0: ọ̀rọ̀ fíìm mínísítì
1: mọ̀ṣẹ́ mú bẹ̀lẹ̀
0: ọjà lábàálẹ̀
1: àwòbọ̀ ìtàrí mu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì kan
1: gbogbo wa máa yẹ̀
0: wọ́n ní
1: lábàá.